gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù ní àkókò yìí lọ́mọdé lágbà mo kíyín tológun tológun mo ń kíyín tẹlẹ́sọ̀ọ́ tẹlẹ́sọ̀ọ́ mo ń kíyín lónìí ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 lónìí sátọ̀dé ọjọ́ àbámẹ́ta kí n tó bọ́ sórí Facebook, YouTube àti TikTok pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ láàárọ̀ yìí. À ń dì pẹ̀lú ọkọ ẹ̀mí. Níwọ̀n ìgbà tí ẹ wà kí ìwá lásán, gbogbo ilé ni mo kí. Good morning, sir. Good morning, ma. How are you? And now was your night? Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ó dìde ńlẹ̀. Mo fẹ́ ká lọ síbi pẹpẹ. Ìkan nínú àwọn ọjọ́ tó lápẹẹrẹ, today is 10-10. Ẹni 10-10. Ọjọ́ pàtàkì pàtàkì. Àmọ́ fẹ́ kẹ́ ju ọwọ́ yẹn sí bàbá mi bàbá rẹ̀. Gbogbo lédà níbo lẹ wà. Mo gbọ́ létí mi ni. Ẹ ṣe fi òní dá májẹ̀mú. Bí èmi Ọlọ́run bá fa bíbọ̀ ọjọ́ tí n bá fa bíbọ̀ mi sẹ́yìn. Ọ̀pọ̀ yín lẹ ò rántí òní tẹ ó dúpẹ́. Òní ni ọjọ́ kẹwàá oṣù kẹwàá. Olúwa ní ká fi wọnú májẹ̀mú. Gbogbo lé. Màá fún yín ní instruction méjì sí mẹ́ta kó tó di pé máa kú nínú program tí mo wà nú ẹ̀yìn. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ já lọ síbi pẹpẹ. Ẹ ṣe dọ̀bálẹ̀ kẹ yí ká ọ̀tún kẹ yí ká òsì. Pé bàbá mi mo gbé ọ̀gà. Olúwa sọ bẹ́ẹ̀ mo gbé ọ̀gà o. Olúwa èmi gbé ọ̀gà.

orúkọ Jésù. Bíbélì ní ọjọ́ òní báyìí tẹ́ntẹ́ tí àwọn ọmọ Ísíráẹ̀lì sinmi lọ́wọ́ àwọn ọ̀tá wọn, wà kígbe lókè ní ìgbà márùn-ún, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi. Ẹ gbọ́n tó sọ, ó ní tí wọ́n sinmi lọ́wọ́ àwọn ọ̀tá wọn, àti oṣù tí ìbànújẹ́ wọn di ayọ̀, oṣù tí ìbànújẹ́ wọn di ayọ̀ mọ́mẹ́kúnlẹ̀. Èjì amálábádú ṣẹ̀tọ́ba haladash ní ọmọ irú ìbànújẹ́ tí ń bẹ lára rẹ. Bọ̀gbọ́n Olúwa lẹ́nu mi fi agbára sàmí, ìbànújẹ́ rẹ látòní ìlọ́tọ́jẹ́ tẹ́ntẹ́n yóò di ayọ̀. Ẹ kígbe ìwọ ìbànújẹ́ mi, ọya di ayọ̀, dayọ̀, dayọ̀, dayọ̀. Ìyẹn túmọ̀ sí pé nínú oṣù kẹwàá yìí, ó lọ́wọ́n bá ń gbọ́, mi ò fẹ́ mọ bí ìbànújẹ́ yẹn ṣe pọ̀ tó. Bíbélì ní oṣù yìí ni ó dayọ̀. Wá gbọ́ ìtọ́sọ tẹ̀lé. Àti ọjọ́ ọ̀fọ̀, bíbélì ní ó di ọjọ́ rere, kí wọn kí ó lè sọ wọ́n di ọjọ́ àsè. Ó bínú mi ìbá ṣe dùn tó tọ́ bá lè gbọ́ràn, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, bó o bá lè gbọ́ràn yóò dùn mọ́ mi jù. Lọ́mọdé àti lágbà, because Olúwa fún wa ní instruction lónìí 10-10, ẹ sọ pé 10-10. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí Facebook, YouTube àti TikTok, ẹ sọ pé màá gbọ́ràn. Today is 10-10. Ẹnìkan ní kí ni gbọ́ràn bẹ̀? Bó o nínú mi ó ṣe dùn tó, kó o so oúnjẹ tó o fẹ́ràn lónìí, àti ní ọ̀la. Ẹ wàá gbé oúnjẹ wá sí chọ́ọ̀chì ní ọ̀la, wàá kàn wẹ nìkan sùnsùn. O lè sóúnjẹ fún, o lè fún lówó, o lè ràn lọ́wọ́ níwọ̀n bá bó bá ṣe mọ. A sì ṣe nǹkan fáwọn tálíkà náà. Èmi gan fúnra mi, mo ti ní àwọn èèyàn tí màá mọ̀ fojú sùn. Mo ti fojú sùn àwọn kan ní first service ní ìsìn àwọn ọ̀dọ́ láti ọmọ ọdún 13 sí 30 ọdún. Bẹ́ẹ̀ náà ni màá ṣe ṣe nínú ìsìn àwọn àgbàlagbà ní ọ̀la ní ọjọ́ Sunday. Ẹ̀mí Ọlọ́run ó ní kí n ṣe nǹkan kan. Randomly ni màá mú tèmi, bọ̀ kì í ṣèmi gangan ló gbèrú báyìí. Àtọmọdé àtàgbà, èmi náà bí n bá ní o ṣe nǹkan mò ń ṣe o, mo rò pé èmi náà mọ pé wàásù lásán. Bíbélì ní kì í ṣe olùgbọ́ tàbí olùsọ láòdà láre bí ò sí olùsí ọ̀rọ̀ náà. So a sọ oúnjẹ kan ọ jẹun lónìí báyìí, irú oúnjẹ tó fẹ́ràn. Tó bá tún dọ̀la o tó sọ oúnjẹ kan, kì í wá ṣe wọ nìkan lọ jẹ. According to intọ́ ṣẹlẹ̀ ní ọjọ́ wọn ni o ṣe fẹ́lò mi, o sì ṣe tálíkà kan lóore sí méjì. Ẹnìkan ní kí n mọ̀ ń gbọ́n, farabalẹ̀ mọ̀ ń bọ̀. Ó ní kú ni òní yóò di ọjọ́ àsè àti ọjọ́ ayọ̀ àti ọjọ́ tí olúkúlùkù ó fi ìpín oúnjẹ ránṣẹ́ sí ẹnì kejì rẹ̀ àti ẹ̀bùn fún àwọn tálíkà. Nǹkan mẹ́ta tí mo fi ṣe lónìí ni. And wá bèèrè nǹkan kan tó ọba fẹ́ tó nípọn tó fẹ́ rí kó tó di ìwòyí tẹ́ǹtẹ́ ọdún tí ń bọ̀ tí Jésù bá fa bíbọ̀ ìsẹ́yìn. Ìwọ tó wà lórí àìsàn yẹn tí ẹ ń sọ fún ọ, tí ẹ ti fún ọ lẹ́tà pé wà á kú. Bó o ṣe sọ, Olúwa tó ọba lè jẹ́ èrí tẹ́ǹtẹ́ ọdún tí ń bọ̀, màá gbé gba ọ̀pẹ́ bèèrè nǹkan kan tó bá ti wá ṣe tán. Àná tí ọ̀ tí mo fún yín wà wá fi sàmì sórí rẹ̀. Ẹnìkan ni ẹ come again, kò ṣe. Bó o nínú mi ó ṣe dùn tó, kó o so oúnjẹ tó o fẹ́ràn lónìí àti ní ọ̀la. Ẹ wà gbé oúnjẹ wá sí chọ́ọ̀chì ní ọ̀la, wà á kàn wẹ nìkan sùnsùn. O lè sóúnjẹ fún, o lè fún lówó, o lè ràn lọ́wọ́ níwọ̀n bá bó bá ṣe mọ. A sì ṣe nǹkan fáwọn tálíkà náà. So a sọ oúnjẹ kan ọ jẹun lónìí báyìí, irú oúnjẹ tó fẹ́ràn. Tó bá tún dọ̀la o tó sọ oúnjẹ kan, kì í wá ṣe wọ nìkan lọ jẹ. According to intọ́ ṣẹlẹ̀ ní ọjọ́ wọn ni, o ṣe fẹ́lò mi, o sì ṣe tálíkà kan lóore sí méjì. Ègbé ni fẹ́ tó win tí Ọlọ́run kò wí. Because ohun tí Ọlọ́run sọ pé òun fẹ́ dánwò fún ọ, ó ti ní oṣù kẹwàá, àwé oṣù kẹwàá, bó ṣe sọ yẹn, yóò já sí ayọ̀ àti àríyá. Inú dídùn ló ń jẹ́ bẹ́ẹ̀. Bí n bá ti gbọ́ nǹkan gbà pé mo gbọ́ ni. Ọwọ́ ni mo kúnlẹ̀ tó bá ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Ọ wà ní Olúwa, bó o bá fa bíbọ̀ rẹ sẹ́yìn, kó tó di tẹ́ǹtẹ̀ ọdún tí ń bọ̀, mo fẹ́ rí nǹkan báyìí. Ẹ ti sùn mọ̀mọ́, mọ̀mọ́.

0: ẹyin ọmọ ọlọ́ni kẹ́ni kí mọ̀ ń gbọ́ yóò wà dàbí eré ọdún ìtì ń lọ sópin ọdún ní lọ sópin ẹ̀mí ìrẹ́ ọlọ sópin gbogbo ẹni tí ń gbọ́ mi ẹ̀mí ẹ̀ ò tí ì lọ sópin o ẹ̀mí ẹ̀ ò sì ní lọ sópin o ní kúkú òjijì in the name of Jesus ẹ gbọ́ o gbogbo ẹ̀yin tẹ́ wà ń sọ́nà church bá a ṣe sóúnjẹ tó ń kálukú ṣe tó fẹ́ nìkan lọ́la ó lé fún lówó tí è sóúnjẹ bọ̀ lónìí tọ́jẹ́ tẹ́ntẹ́n sóúnjẹ àti ọ̀la ó tún wá wu tálíkà kan wà tó fún lẹ́bùn ó lè mú aṣọ kan tó tí ì ràn ó lè mú bàtà tó tuntun kan ó lè mú aago ẹ̀ mú bọ̀ ní chọ́ọ̀tì lọ́la so tomorrow is going to be exchange of gifts kò sẹ́ni tó lè na ẹ̀bùn yẹn sí àjọ fi ẹ̀bùn ọlọ́run gbọ́ tó bá lè ṣe bẹ́ẹ̀ máàkì ibi táyé rẹ dúró tó dé báyìí kọ wá wo ohun tí ó ṣẹlẹ̀ kó tó di next year giver never lack giver never die àfìgbà tó ọlọ́run bá tó san oore tó ṣe ìyẹn nìkan kọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi polówó ẹ̀ kẹ́ ẹ bá mi sọ fún gbogbo àwọn èèyàn ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi lórí facebook youtube àti tiktok ẹ bá mi ṣí ààrẹ fẹ́yàn mẹ́rin mẹ́rin ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ní ọ̀sẹ̀ tí ń bọ̀ saturday tí ń bọ̀ ó dín ọ̀sẹ̀ tí ń bọ̀ báyìí ó ní graduation fún gbogbo àwọn bible school ó ní graduation ó ńlá fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ parí bible ní certificate yín but ǹjẹ́ jẹ́ mọ̀ pé leadership seminar ó ti bẹ̀rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ ọlọ́run dádì mo invite yín mọ́mì mo invite yín sí summit yìí there is going to be leadership summit fún gbogbo àwọn pastor evangelist ìwọ tó jẹ́ ọ̀dọ́ ní ọjọ́ méjì thursday and friday fún gbogbo ẹ̀yin tẹ́ ẹsẹ̀ṣẹ̀ dájọ́ ọ̀lẹ̀ ẹnìkan ní wọ́n mọ̀ láàfọwọ́ wọlé ni ẹ̀fọwọ́ wọlé ni o iye èèyàn 1000 lábẹ́ accommodate so ní agbára ẹlọ́run thursday and friday lọ́jọ́ friday wẹ̀jẹ̀ wẹ̀múni lágbára ọlọ́run wá sì fi certificate lẹ́yìn lọ́wọ́ kò síbi tó ti lè lead we are training 2 days leadership training 2 days for the people that want to grow their church is basically tó ọba lọ́mọ tó ọfẹ́ kọ́ bọ́ ọmújọ rẹ dàgbà fi ránṣẹ́ ẹnìkan ní wòlíì bóun ni màá fún yín ní nọ́mbà tẹ́mọ̀ pé tẹ́mọ̀ ṣe registration sí gbogbo ẹni tó fẹ́ ìdàgbàsókè ìjọ kì í sowó kan tó wọn o 10,000 péré ni just 10,000 ẹnìkan ní kí ni nọ́mbà kí n lè tètè a fẹ́ búùkù fún àwọn èèyàn 1,000 torí jíjẹ mímu wọn kì í ṣe ìpàdé ìkówójọ ìpàdé fún àwọn tó bá ń pinnu tán ni for leaders and gbogbo ẹ̀yin evangelist is opportunity for you gbogbo ẹ̀yin pastor for the growth of your church and gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ adarí is a great privilege number yẹn ni 081-40-63-06-99 081-40-63-06-99 ẹ pé pastor tosin ẹ mọ register bàbá ti mú àwọn èèyàn 1000 ẹnìkan ní ṣé mo fẹ́ sùn bẹ́ẹ̀ yẹn dọ̀la ọjọ́ friday kò sí tó burú nù ẹ ọba ti lè sunú church opportunity ni but tó ọba register wọn ní jọ wọlé at all it is only for people that registered oúnjẹ ọjọ́ méjì wà nù ẹ o bí ogo ṣe ń jẹ ti ọlọ́run so kó o lè mọ̀ pé kì í sowó rẹ bí o ṣe ń part tí ó ní àti agbára tí ó tẹ̀lé lágbára ẹni tó láyé àtọ̀run ọjọ́ thursday and friday kò ní sípàdé fún gbogbo sona church lọ́jọ́ yẹn aago mẹ́wàá sì ni lọ́jọ́ thursday aago mẹ́wàá náà ni ọjọ́ friday yóò sì mọ tán ní aago méjì ọ̀sán 10-2 ni gbogbo ẹ̀yin tẹ́ ka bible yín tán tó bá wá di saturday àti gbogbo àwọn bible school a graduate yín lágbára ẹni tó láyé àtọ̀run.
1: Hello, bàbá mi ẹ káàárọ̀ èmi ni ọmọ ọjọ́ yín o mo ní testimony ẹ̀mí náà ti lẹ́rìí mo ti jèrè lẹ́yìn yín o bàbá mi orúkọ mi ni ọmọlára olùsọjí nígbà tá a máa fi délé lánàá after 7-7 mo ti bá 500,000 nínú àkáǹtì mi ọkọ mi ló fún mi ó ní kí n fi kún owó ọjà mi mo dúpẹ́ o èmi náà ti lẹ́rìí o bàbá mi mo mú ìdá mẹ́wàá tèmi náà bọ̀ lórúkọ jésù ẹ ṣe sá.
0: Nice! Gbogbo ẹ̀yin tí ẹ wà ní Jesus City ṣe ẹ rántí àbọ̀ ẹ gbàgbé pé mo lẹ́bòwó lé ààrẹ ló ń gbọ́ yìí. And gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi ọ́ìlì tí mo wá fún yín wà wá anointing agbárí rẹ wa anointi ese re otun atese ri osi wa wa kigbe me baba mi ko to di wo yo odun tin bo se nkan kan bayi ninu aye mi mo nbo eje n gbo ntun mo mo isona engineer ya woni
1: oruko mi ni iya afi adebayo o ma dupe lowo olorun fun ori tolorun se ninu aye mi ma ni olorun o fi mi sile nigba ko kan ki ma satori asan tori mo tin send awon eri mi si waju o dun mi ti eri o kan mi ni jesus ti lana nitori pe arugbo ojo dabira yo ninu aye mi omo mi wa ni UK London precisely awon na ma join program te ma lo se ohun ati yawo e emi na ti ma mo tin wole mo tin jade lati 2019 to mo mi ti se graduation to jade university mo lo nigba yen to mo tin wole mo tin jade lati gba yen mo wa le wa se wedding mo wa se traditional wedding won ni October ni wo yodun to lo awa na lo awa meji emi o kan ma send awon nkan ti ma se si mi emi ni mo type ni mo ko gbogbo awon kan ta type ta lo ta ko lo sabuja won de fun gbogbo wa ni visa mo se n ba yin soro yi baba mi visa wa lowo mi ti n ba tun ma lo ti n ba fe lo lola ti le mo iwe wa lowo mi ti mo fi le lo olorun ojiji na lo se o mi o ti e ti join church gba yin ori afefe ni mo ti ma n gbo tori fun ara mi na ni mo ba ipe yipade lori Facebook ati gba yin laye mi ti yi pada osu mewa ni mo fi ko ile leyin igba ti mo pade ipe yi osu mewa ni mo fi ko ile ti mo fi ko sibe sugbon igba to di October 1st bomo mi se pe mi niyan nipe awon change moto awon ma send the picture moto yen sin yi daddy inu mi dun moto ti won se ni September ohun ni won ra ni October 1st ma send moto yen sin yi
0: na mo ri moto yen momo mo ri bo se ndan bi oju asewo nkan be nbi kan momo gbogbo momo to ba foke momo mo ba wi o omo ri oro na lo in the name of Jesus eje n fowo atomodi momo ilenu mo nbo n gbo tan gbogbo eyin omo olohun gbogbo eyin te wa sona church be yin no se sonje niyan a jo se po ni eje e sonje to da fun ayin loni to ba tun jola sonje te nikan na mo wa wa tatalika kan lore gbogbo eyin te nbo ni wema mo ti so be mi o se se temi ohun olohun ni lati iwo road e wo moto gbagi elebe so kale ni wema e bere church olorun ojiji ni bi garage yen isin alakoko yo bere ni ago meje elekeji yo bere ni ago mesan inu mi si dadun because ti olorun ba ti mu instruction kan to da wa bayi iyato nla fe de bayi awon kan emura o gbogbo le emura o daddy ati mommy mo de jan ton gbo gbogbo eyin te ngbo mi lori Facebook YouTube kan follow instruction yen kosi ni bo se tele instruction ti ayore oni kun e ba mi waasu e fun gbogbo awon eyan ba mi pe eyan meta merin ka won na o le ba se be o le padanu ibukun to nbe ni die mama yen ma soro yin bo mo nbo
1: igba to tun di Tuesday awa ninu awe lomo mi ba tun send message mi pe ohun ni great news fun mi odo ni indefinite lowo to lo to fi wale to fi wale to fi njade bo ko ti ni red passport o kan din di pe mi ni may pe money emi bere si university jesus city ni march o kan pe mi ni may pe mommy ma send the program si won ton ma ngbo o ni na fe join awe ta ma ngba yen tori o fe gun fe duro de year to ku kon to gba indefinite won fe gbe wole pelu igbagbo o de gbe we yen wole daddy afi bo se pe mi lojo Tuesday pe mommy I have a great news for you mo se pe mo ni nigbani to send the message o kan fe ki n wo ko o fe wo ya mo online o pe mi bayi ko ti e lo gbe mi si mo gbe ki lo sele lo ba ni won ti fun ni red passport
0: engineer ki won fo mo mama yi
1: lo ba ni won ti fun ni red passport
0: adua mi bere si gba po gbogbo awon ti nbe UK ba se n gbadu omo won na mo wa be eje mo gboro mama ibo eje mo gbo won bo
1: daddy olorun yin dun si eyin de le se nkan fun olorun yi ko ma san fun yan pada ni ilopo teyin o lero ore ma jemu ti mo ma san temi ma san ta won mo mi ma san ti yawo e olorun o de fi ore yen doju ti mi daddy o dupe lowo olorun ipe to daju ohun ni ipe yi e ma tesi waju ni daddy idi ope mi leleyi o mo dupe lowo olorun jiji o
2: mo fe adura kan lori aburu e to ku nikan loku Nigeria ko lohun ko ba mi se irin ajo ti e na ni kankan loruko Jesu ipe yi oni ku o e se mo dupe sai di opo emi leleyi o
0: mama omo yin ti rona lo aye to dun loku te mo fi gbogbo ajo aye yin gbe in the name of Jesus
3: hello baba mi e ka ro sa o e ku se oluwa oluwa ma so agbara be tun e se gan e ni faya sise ranse ni fomo sise ranse o ise ranse yin a ma tesiwaju oku ni lole lai lai lai lai ipe mi o ipe mi oruko mi ni omo labake lati ilu eko ewe nla branch e se eku atileyin wa olohun ni fi eyin na sile o nipase iyo yen ni mo fe soro npe o baba mi iyo yen ti di iyo agbara ni iyo agbara ni o ni ile kan ti mo fe fi rent latojo yi awon eyan wa won wa ki se pe won wa won wo won lo won wa won lo ha mo wa wo pe ki lo sele ile inu estate ni ile dere ah ile owo le nbe yen baba mi ko ye mi mo wo wo mo ni ki lo de mo wa ni suru mo ni suru mo ni ma ni suru ta ma fi sise eyan yen ton igba ti a sise eyan ton baba mi mo ba gbe yo lo o mo ba da senu gate mo da si gbo compound inu ile yen baba mi e wa lo on the first te wa o je Thursday won fe pe mi pa ninu service pe awon to fe gbale daddy won wa wo lojo Thursday yen gegegegege daddy ti won wa wo yen ojo ele ni yen sanwo o ya mi lenu o ah ipe yin oni doku baba mi ijoba olohun te mu wa lo loruko Jesu a oni kuna re o akoto agbara loruko Jesu e ba mi ki mama

0: Ọwọ́ ẹ̀kú iṣẹ́ Olúwa o, Olúwa sagbára yín dọ̀tún lórúkọ Jésù. Orúkọ mi ni Mrs. Sobowale, mo ń sọ̀rọ̀ láti ìlú Èkó. Ọmọ ìjorí rédíò ni mí. Láti 2021 ni mo ti ń jọ, ni mo ti ń darapọ̀ mọ́ ìpè yín látorí rédíò. Ohun tí Ọlọ́run ṣe nínú ayé mi ni mo fẹ́ sọ fún yín nípa àwọn program tá ń ṣe ti oníyọ̀ tá a ṣe parí tá a fi ń gbàdúrà. Mo rí ọwọ́ Ọlọ́run lórí ayé ọmọ mi. Ó lọ wà ní Asade Country, ó ń skúl níbẹ̀, ó fẹ́ sanwó school fees. Bí network wọ́n ṣàsọ pé kò lọ, ó bá tún ṣe lẹ́ẹ̀kejì, ó lọ. Àṣẹ wọn ti dẹ́bìtì ẹ̀ níta àkọ́kọ́. Owó yẹn dẹ̀ wàá pọ̀, owó tí ò ń ṣe owó kékeré ni. Wọ́n dẹ̀ pọ́tà dẹ̀ máa close ní èdè to that time. Bí ò ṣe owó yẹn sọ nìyẹn. Wọ́n lọ pé àdúrà tí mò ń gbà, mo máa ń sanwó ọrẹ májẹ̀mú mi, bẹ́ẹ̀ ni mo máa ń sọ ti ọmọ mi náà. Bàbá mi sí ìyàlẹ́nu Ọlọ́run bọ́mọ yẹn ṣe pè mí láàárọ̀ yìí nìyẹn, pé mọ́mì mi òun ní testimony nǹkan báyìí báyìí ló máa ṣẹlẹ̀, pé òun fẹ́ sanwó school fees. Bí network bí bó ṣe ṣe rádaràda ni àjẹ wọ́n ti dẹ́, wọ́n ṣàní pé kò lọ lòun bá tó ṣe lẹ́ẹ̀kejì. Àjẹ wọ́n ti yọ, wọ́n ti yọ owó, o dẹ̀ rí owó yẹn gbà padà. Pọ́tà díẹ̀ máa close ní bí òkú ọ̀la. Bàbá mi bí Ọlọ́run ṣe bá mi rán aláàánú kan sí nìyẹn o. Èyí tó bá mi sanwó school fees ẹ, bàbá mi òun ni mo ní kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, lọ́wọ́ yín. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dìṣẹ́, ẹ ò ní fara gbọ́fà. Ẹ ṣe, mo dúpẹ́. Ìyẹn bẹ́ẹ̀ yẹn ìkejì ni ohun tó fẹ́ jẹ́rìí nípa titara àti tèmi náà. Ojú ló ń yọ mí lẹ́nu bí kátaráìsì ni. Kó tó di pa parí ti ní oníyọ̀ yẹ̀kẹ́ tó wá sí gospel ní last week. Mo bá mú iyọ̀ yẹn, mo fi sínú omi díẹ̀, mo bá fi sínú ojú mi. Bàbá mi nígbà tó máa di ọjọ́ kejì, kíní ìwádìí tó máa fẹ̀ kọ́fà black ojú mi máa ti lọ. Ojú mi ò máa gbọ́n mi mọ́, bàbá mi mo máa ríran. Díẹ̀ rí mi rí ẹ bá mi gbé ẹjọ́ torí Ọlọ́run o. Lórúkọ Jésù ẹ̀rù ní farapa o. God bless you sir.
1: Ẹ wò bí testimony ṣe ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́. Ìwọ lọ́kàn in the name of Jesus. Ẹ kígbe ní 10:10. Ẹ wá gbọ́ gbogbo èèyàn ọmọ Ọlọ́run. Mo fẹ́ kẹ irú ẹbọ tó ní àpẹẹrẹ lónìí. Ẹnìkan ní kíni, ìwọ tó bá lè irú ẹbọ 1,010 naira, ìwọ tó lè irú ẹbọ 10,010 naira. Nínú àwọn ọrẹ méjèèjì yẹn, jẹ́ kí gbogbo èèyàn Ọlọ́run ni ó ṣe bẹ́ẹ̀ tó bá lè gbọ́ràn. Mo tún ti sọ tèmi bá a ṣe máa ń sọ nìyẹn. Gbogbo ohun tó ń gbọ́ yìí náà, orí báwọn mọ̀mọ́ tí wọ́n dàgbà òye ń yé wọn. Àbí wo lọmọ ike tí ọmọ parọ́ mọ́ra rẹ̀. Ọba lè gbìyànjú ẹ̀ 10,010 naira, 1,010 naira. Ó ti dá bẹ́ẹ̀ òní ni 10:10. Rú ẹ̀bọ 10:10. Kàn sọ ẹ lójú fóònù ẹ 10:10. Sì rárá farabalẹ̀ ṣé ni. Account number church lélẹ́yìí 20:17:42:90:47. 20:17:42:90:47. Comfort Life Mission International. First Bank nìyẹn. Bí ọba lò yẹn lo eléyìí 1966:36:38:73. 1966:36:38:73. Access Bank. Comfort Life Mission International nìyẹn náà gbé jáde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mark wedding anniversary yín lónìí. Àtẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe birthday yín lónìí. Ẹ máa bọ̀, ẹ wá kúnlẹ̀. Mọ̀mí àti Nukẹ́ láti US. Ẹ̀yin náà kúnlẹ̀ o. Ẹ̀yin náà ń ṣayẹyẹ ọjọ́ ìbí yín lónìí. Wòlíì Ọ̀dẹ́kúnlé Ẹ̀pàfrà ń bá yín yọ̀. Bí mo ṣe ń bá yín yọ̀ náà ni àsọtẹ́lẹ̀ ń jábọ́ lẹ́nu mi. Ìkótó ìkótó sí gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n bí ní òní 10:10. Ẹ̀yin ọmọ 10:10. Pé iwájú iwájú ni ọ̀pẹ́ ìbí ti máa ré sí. Iwájú láyé yín ọmọ lọ. Ìdùnnú yóò máa ṣubú lu ayọ̀ fún yín. Májẹ̀mú ìgbédìde, májẹ̀mú ìlọsíwájú. Torí pé iwájú lojúgun ń gbé, kí májẹ̀mú yín ó ṣiṣẹ́ pẹ̀lú yín. Ẹ dára ni ẹ ò ní dáràn. Ẹgba ayé tó dùn, ẹgba ayé tó pọ̀, ẹgba ayé tó pẹ́. In the name of Jesus Christ, may God bless you. Mọ̀mí àti Nukẹ́ àti gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ọjọ́ kẹwàá. Happy birthday one more time. Ire lojú owó máa rí. Àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mark wedding anniversary yín lónìí. Ire ni kójú yín ọmọ rí. May God give you better chance. In Jesus' name. Ṣé ìgbàgbé tó ní wàá pa láṣẹ lónìí? Happy birthday, long life and prosperity. Ẹ̀yin tẹ́ ẹ ní testimony, ẹ send it in náà. Jọ́ loud ojo neat lórí nọ́mbà yìí. 08088716566. 08088716566. Ẹ send the message yìí. Ire àtàánú kọ bá yín. Ẹ jẹ́ mọ́ lórí Facebook. You are blessed. It is well with you.
2: bá ń gba làṣà ta torí ẹ̀ la ṣe dúró dédé. Glow 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́. Glow FM 99.1 àkúrẹ́. Ẹ̀wẹ̀nulẹ̀ kẹ́ ẹ̀wẹ̀nu ọkọ.

0: ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM.
1: Glow 99.1 FM. Ilé-iṣẹ́ rédíò tó ń glow táyé ń gbọ́. Ṣé ẹ rí bó ṣe ń já lóló tó rinlẹ̀ tó gbàgbóró kankan? Tewé tàgbà ó yá, ẹ jẹ́ ká jọ glow papọ̀. Ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ ń là wọ́n tẹ̀lé. Níbi ká ṣètò tó mọ́gbọ́n wá, ìròyìn tó jálé jáko lórí Glow FM lẹ́ ti gbọ́.
2: Ìkéde àti ìpolówó ọjà tó lè mọ́jà yín tà ní kíákíá pẹ̀lú eré ìdárayá ló mú kí iléeṣẹ́ Glow FM ó ṣàrà ọ̀tọ̀.
1: Glow 99.1 FM tó ń bẹ ní jàpàkúrẹ́ gbogbo aráyé.

0: ẹ̀kú lé.
1: Ní ọ̀rọ̀ àgbà ẹ̀yà ara mi o.
0: Ó kí gbogbo ẹ̀yin ọmọ bíbí ìpínlẹ̀ Ondo.
1: Ìgbàlégún ọ̀run ẹja.
0: Àti ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi, ibi tí a fẹ́ fẹ́ ètò yìí fẹ́ dé Glow FM 99.1.
1: Ìgbàlégún.
0: Ìjàpò látakàn mọ́lẹ̀ sí bíbá.
1: Ẹja ọ̀tá ló gbé jẹ ètò.
0: Mo wọlé pẹ̀lú Prince Adékúnlé.
1: Wọ́n kóra wọn jọpọ̀.
0: Tí ẹ bá ń gbọ́ jìtá àfọwọ́ ta yẹn.
1: Wọ́n jẹ́ ìgèrè ara mi.
0: Láyé ọjọ́ àwọn ṣínà ló ń ta ṣínà ẹ̀rẹ́ rántí ṣínà Peter ṣínà Adéwálé.
1: Àwòdì ń bọ̀.
0: Ọmọ kékeré ni wọ́n nígbà náà lọ́hùn.
1: Bẹ́ẹ̀mọ̀lúwà.
0: Èmi ni kọ́kọ́ mo wà lórí ètò alàkẹ́ kí ló dé? Ṣé kò sí?
2: Kò sí. Gbogbo alẹ́ mo kí yín o.